mẹ́sẹ̀ yẹwe nọlẹ̀ bó ma náà tó bí àyígba tagbe tọ́jú bó náà tó mọ̀ yìí mọ́wẹ́ ẹ máa ń nùgbó ẹ máa ń àsúkánẹ wúwẹ́ jáde dóye ṣùṣù òbí sẹ́ ìtọ́lẹ̀ yẹ máa ń àsúkọ́rọ́ náà nù kúnlẹ̀ yẹ máa ma gàwúrẹ́ náà nù kún òmí àwọn èèyàn náà tsópò ń wẹ́ dọ́dọ̀ mímọ̀ yẹ máa mímọ̀ mẹ́hó kan lẹ́ gbà yín lẹ́ yẹ máa ma àsúká yín lẹ́ mẹ òhun ẹdọ iṣẹ ètò náà pé màá mọ àsúká ilẹ òmẹ ṣuṣu iṣẹ ètò ètò egypt lẹ màá mọ ọmọ yìí kà ṣe ògbé dídọpọ ohun ẹ yìí dọ àsúká lẹ tó fún rẹ àgáwó lẹ tó fún rẹ amátẹnà mọ yìí náà nùkú ńlọ yẹ yẹ amátẹnà ìnùkú tó ló mọ yìí rẹ ètò ìwájọ dó yìí ló títà òbú ẹ máa yí òbú àsúkálẹ̀ lẹ̀tọ̀ gàúlẹ̀ tó wẹ játẹ tó yìí títọ́ wẹ yín òbú gbẹ tọ́tọ̀ àwetọ́ òdiwin wọn hónà kí gbóná ìdíwé ìyàwó tọ́tọ̀ yé wọn jìdọ̀ yé péjì yé máa fírídọ̀ fálò ẹkọ ogá àsúkálẹ̀ yé máa rẹ́dọ̀ gbówatọ́ ìdí tẹ́tẹ́lẹ̀ yé ti ìta ìdí àgáwúlẹ̀ bọ̀ jìwé ìyàwó tó wọn náà tó bọ̀nù dáná fálò kódó gbówatọ́ ìtọ́lẹ̀ pò gàtó yé wọn jì rán jì ẹrù tán wèdè pépé nu nọ fúri òfúri wúwẹ́ tọ̀tọ̀ wèdè pépé nu àjẹ́ àlè kírándé jì nọ fúri dọ̀ jì ẹrù dé tì fúri wèdè pépé nu dé àjẹ́ dògbódé jì nsì gásọ̀ dọ̀nà wèdọ̀ yẹwẹ́ náà gbà wọn àyè tọ̀ àtọ̀tọ̀ wúwẹ́ yín àyè hazẹ́ dọ̀ òṣò yìí tó jí gbé pétépété wúwẹ́ só yé máa ṣe àyè hàyè tó dọ̀ dí dátọ̀ òrọ́pódó òwẹ́ kẹ́kọ̀ tó jí yé máa ṣe oléṣe yé máa dò pípọ́ náà ò mẹ́lọ́ dé péjì náà tó hàn òṣò sẹ̀ yé ṣe àyà yé tó dọ̀ òṣò yé ti tó jí ẹ̀nẹ́tọ́ nọ ìrìnnẹ́ àyà ògbérẹ́wẹ̀ tán yé máa hú wọn náà tó gbígbọ́mẹ̀ hú wọn yé tán yé máa dọ̀ tó wẹ́ dọ̀ wọ́n yé máa ti dọ̀ yìí ṣe yìí ṣe òtúmọ̀dé máa pẹ́ ga àyà yé tó tó wẹ́ játẹ dọ̀ yé àwọn ètò wẹ́ dọ̀ yìí ṣe máa tí ètò dèbísọ̀ wà tọ́lẹ̀ mẹ́ yìí ṣe máa tí ètò àgùnfilẹ̀ mẹ́ yìí ṣe máa tí ètò dèbísọ̀ wà tọ́lẹ̀ lẹ́ẹ̀ṣọ́ṣọ́ rẹ̀ kẹlẹ́bù pọ̀ jọ́jú àpọ́jọ́ kẹlẹ́ mẹ́ẹ̀pọ̀ lẹ́ẹ̀pọ̀ ẹ̀bọ̀ nùdó wẹ́n náà gbẹ́tẹ́rẹ́ dọ̀ àfífì dé mẹ́lẹ́ ètò àwádò dé mẹ́lẹ́ ètò lílẹ́dọ̀ gòdò mẹ́lẹ́ dọ̀dọ̀ yé o máa jẹ́yìn pọ̀ mí náà nọ òmèlè yé máa dọ̀ yìí ṣe dèbísọ̀ lẹ̀ mẹ́ wọ́tọ́lẹ̀ dò fúlẹ̀ yé máa dọ̀ yìí ṣe àgùnfúnlẹ̀ máa dọ̀ yìí ṣe mẹ́fúrú tó pọ́pọ́ yé pọ́lẹ̀ máa dọ̀ yìí ṣe túnú òpótọ́ òhágbẹ́ náà yé kònú dọ̀ mánà kò hù ọ̀hún náà yé kònú mọ̀ àsòfúnlẹ̀ pọ́nù égbésọ̀ yé nù mọ̀ mánà sí àzọ́jà òye égbésọ̀ ẹnẹ́wọ̀kù sẹ́pọ̀ yé pọ̀ akọta dé máa ti gbẹ́tọ́ débò dé máa ti dògbẹ́ mẹ́ àhọ́lùdù dé máa ti dògbẹ́ mẹ́ dé èsì gánà ńdùnú òrọ́tún égbésọ̀ òsèdòkúròpó òsùdòkúròpó náà òwe dòkúròpó òwe kalẹ̀ bírèbù náà tẹ́wùtù náà yẹ kó wá jì hàn tọ́pọ̀ èpò yẹ kó wá sẹ́pọ̀ nípò wùtù ẹ̀ náà wùtù ẹ̀ yẹ máa fún ẹ̀ wọ̀ bá yẹ dọ̀ àgàwù ẹ̀ lẹ́ẹ̀ máa yìí tó kíra mi tán ní náà òbú gbẹ̀tọ́ tó wẹ̀ máa ṣe àwẹ̀ tọ́ yéwò jì déjì wé yẹwé sọ mọ́sẹ̀ náà yéé dó dé èyí dọ̀dọ̀ àgàwúlẹ̀ títò fúrébọ̀ mọ́sẹ̀ mú èdò náà wà mọ̀ mọ́sẹ̀ yìí jẹ́ ẹ̀rọ ìdènà mi bó mọ́sẹ̀ ìdọ̀hún náà jẹ́ ẹ̀rọ ìwọ̀n ọ̀dọ̀hún náà jẹ́ ẹ̀rọ ìmọ̀ mọ́sẹ̀ ndé pépé dé tó kíra dò hù bẹ́ẹ̀ tó mí yún ẹ̀ dọ̀ yẹ gbọ̀ tó kíra iná gbọ̀ yẹ kpọ́dọ̀ jẹ́ ẹ̀rọ ìpó ìdọ̀ mí lẹ̀ máa tẹ̀ sìgá hù dẹ̀ mọ́sẹ̀ sìgá hù dẹ̀ mọ́ ìdọ̀mí lẹ̀ máa tẹ̀ sìgá dọ̀ hù mí yún ẹ̀ dọ̀ mọ́sẹ̀ sìgá dọ̀ hù bọ̀ tó kíra iná gbọ̀ àmọ́ èyí tí a kọ́ dídó mọ́sẹ̀ gò wọ́n sì hẹ̀ mí wá bí iná dọ̀ hù mí ìpínlẹ̀ mi wá bẹ́ẹ̀ òye ọdọmatìdó ìjìtì ẹ̀ sọ́ba tó bẹ́ẹ̀ mi wá fi bẹ́ àkọ́dídó mọ́sẹ̀ gòtọ́ ẹnẹ̀wẹ̀ hẹ̀ yé bọ̀ yé mà náà tó dùgú àyíbá àmọ́ yẹn náà sọ dùgú lọ òye náà òye náà dùgú ẹ̀ díẹ̀ rògbòsí lọ omẹ́ni lẹ́tì bọ̀ yé tó hó kàṣẹ́ náà sì ọ̀ hó kàṣẹ́ lọ bẹ́ àsúkálẹ̀ tí ìdè gbé àgàwúlẹ̀ tí ìdè gbé ma gajima àmọ́ nasa òhógbé àgàwú tọdọ òhógbé tó rẹ bónádó gbọ́nwé wúwẹ́yìn jíwé yẹ̀wé tìǹdògbẹ̀ jíwé yẹ̀wé tìǹdògbẹ̀ díkẹ́ mìíràn wá samuel titan o tàpọ̀ tọnu kún àwẹ̀ samuel titan tàpọ̀ tọnu kún àwẹ̀ àpọ̀ ètò titan.